0: ẹjọ. Ìjọ ló wá yìí bẹ̀rẹ̀ wẹ̀ lọ́wọ́ gan ẹ̀ náà. Ẹgẹ́ lẹ̀kọ́ ẹ̀sìn kò kára bí wọ́n yá bá gbé. Olúwa yìí ẹ̀ yé a.
1: Aya. Kò máa bá a bọ̀ kí mẹ̀lẹ́mẹ́ àjọ rú kí.
0: Igun wọ́n bá wa kí mẹ̀lẹ́mẹ́ àjọ rú kí. Igun wọ́n bá wa kí mẹ̀lẹ́mẹ́ àjọ rú kí. Lọ́wọ́ jẹ mí olúwa kì í abarí. Ìjọ ló wá yìí bẹ̀rẹ̀ tẹ̀ jáde mẹ́ra làbí tẹ̀ tẹ̀ kí wẹ̀.
1: Bébí o kàn.
0: Dáre ní kọjá ìyá wí ní olùmọ̀jàtọ̀. Dáre ní ìrọ̀lọ́yà wí ní olùmọ̀jàtọ̀. Yóò fi jẹ́ tún mi wẹ̀. Nàà mọ́nà.